0: Ọlọ́run bèbí o, ha, àbò fẹ́ gbórúkọ. Because of you, I fit grow sí my account pátápátá. Mama gbórúkọ.
1: Ọmọ ẹni tí fọ́ mi,
0: kò ṣe, kò ṣe.
2: Bàbá jà náà ti fọ́ mi.
0: Ó ti ẹ̀ bàjẹ́, kí ló dé?

0: àwọn feminist wọn fẹ́ mi ni, àwọn ọmọ jealousy mi wọ́n fa wàhálà níta, wọn ma jealousy mi. Àwọn ọmọ gutiguti trap lọ ń jẹ ẹrọ di richi richi. Àwọn ọmọ USA pẹ̀lú
1: no louder.
0: Ó yá àwọn ọmọ Pablo tí wọn bá mọ̀ wọ́ṣà, tí wọn bá dẹ̀ mọ̀ wọ́n mọ Rama Jago dáyọ̀ mọ̀ èèyàn Samuel Eto'o. Àwọn ọmọ wa ti ma gbọ́ sọ̀rọ̀ sókè kíjọba ti ma gbọ́ kọ́ tó dé àwa ti ma lọ tí yín la ma gbà tó bá gbé tiwa lọ. Àwọn ọmọ 2000